0: Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná ṣẹ̀wá náà, ọ̀kí mú iná rẹ̀ yín wé gbèrè jọ́rẹ̀ wé gbé wí ọ̀tọ̀ ẹ̀dù. Nọ́ọ̀kẹ́ ìkẹ́ ẹ̀dù ní máa kọ́ yé, ewé sí náà tí a yẹn náà ń gbèrè dáìn. Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná ṣẹ̀wá ẹ̀dù, gọ́vnọ́ sì ni tọ́ ọmọdé ó pẹ̀wò. Ọ̀kí lọ́ ìwẹ́kẹ́ yìí, Shine Agenda, náà rẹ̀ miẹ́gẹ́ yẹn jẹ̀rẹ̀ wíkì dá sẹ̀nẹ́. Ọ̀nà kiri akin, nàdá miẹ́ ẹ̀dù wẹ̀ náà báyìí. Ọ̀nà miẹ́gẹ́ yẹn ẹkí ní kiri akin wọ ẹ̀dù rú gba rú òkú. Ẹ̀dù Health Insurance Commission. Ìwọ̀n bẹ̀rẹ̀ lọ kérékéré yẹ ọ̀yì èmi náà ti akìlù fún àdọ́rọ̀ bọ́ wa gbọ́n. Nínú ẹsẹ̀ bọ́jọ́ insurance plan, ọ̀dà fìnà wẹ̀ pa. Ọ̀dà rẹ̀ wígo náà húgbe, bómi gò kéré, 18,000 naira pàna. Èmi náà sẹ́rọ̀, èmi yẹ náà ọ̀nà miẹ́ mi gẹ́ yẹn akí mi gò ní ẹ̀kọ́ bọ́ ní ẹ̀pẹ́ ní ilé òrìṣà bọ́ fàyẹ́ lọ lọ. Ó sọ ẹ̀ gbẹ̀tọ̀ pákì náà, ọ̀rà náà sẹ́rọ̀, ọ̀kẹ́ ayọ̀rẹ́ náà miẹ́ gẹ́ yẹn ọ̀kí wọ̀n rí, ọ̀kẹ́ àríwí ipò jẹ́ yẹn ẹ̀gbọ̀lìfà, ọ̀kí rọ̀ kú náà hàn wọ́n náà sí imọ́ ó bọ̀ àríṣà bọ́ lọ́wọ́ ni ó sọ ẹ̀. 0906639559. Gbẹ̀tọ̀ pákì náà ẹni dàgbọ̀ sí ọ̀ sọ ẹ̀. Èmi rọ̀ wọ́dà rẹ̀ ṣan NIN National Identity Number òkùrere. Ọ̀nà gbòjòlù rẹ̀ kan òkùrè, ó pa wé bèrè náà mi àárẹ̀ yẹn bí wá wé bẹ́ náà kiri akin. Wẹ́ àgbà wọ́n ti máa máa lẹ̀ báyìí náà tánù máa tánà. Gbà ní wọ́dà àti ọlẹ́ 081-3965-6397. Ẹ̀dù Health Insurance Commission. Ẹ wo ní hímọ̀ rẹ̀ ugbó gbé náà rẹ̀ gbé gbé ọ̀sọ̀ rẹ̀ wé gbé ọ̀lẹ̀ náà.
1: Hello, sports lovers, it is another beautiful day and Big Billy is right here in the building to give you the latest happening from the world of sports. Please stay close to your radio set and don't touch the dial. Big Billy will be right back after this break.